0: láàrin àwọn akẹgbẹ́ wọn wọn ni kú ó yẹ kí wọn jẹ́ wọn mọ̀ wípé eléyìí kù díẹ̀ káàtó bákan náà ló yẹ kí wọn jẹ́ kí wọn mọ̀ wípé ká máa lo oògùn olóró ká máa tẹgbẹ́ òkùnkùn káàkiri kò sáǹfààní kankan bẹ̀ bó ti wù kó mọ̀ bákan náà wọn rọ gbogbo òbí pátápátá wípé kọlọ́mọ ó bọ́mọ ẹ̀wí
1: kọlọ́mọ ó bọ́mọ rẹ̀ sọ
0: ẹ̀yìn o wípé tọ̀ ẹ̀ mọ́ bọ́ o ti ń lọ rèé mọ́ wùwà kan eléyìí tó kù díẹ̀ káàtó.

0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Toluwa Lasha Television and Radio Media Outfit, àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine, tẹ́ pẹ́pẹ́ ìtòkan tí wọ́n pè ní Tọba Lasha, níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ ní ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tèmídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Alásìá Oshodi, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan, abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò gbẹ́ rárá o. Aago mẹ́sàn-án kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé, lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Lasha lẹ́tọ̀, ètò ní Tọ́ba Lasha, ẹ má mísí ẹ̀.
1: Ìjà fara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin. Ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí. Ẹ̀jẹ̀ àrí dájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò. Kí ìwọ òbí náà pàápàá márùn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó. Kẹ máa wá tẹ̀mú àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn. Ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o. Ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyin. Kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde. Ìfipábánilòpọ̀ lè tún mi dá. Ẹ jẹ́ ká kojú ooru sí i láwùjọ wa. Ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójúmu láwùjọ àwọn ọmọ nìyẹn. Ìtanijí wáyé láti ilé-iṣẹ́ Radio 1 103.5 FM.